mẹ́rìndínlógún ni aláwọn fẹ́ joyè lágan. Ọ̀kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ oko siri ọ̀kálẹ̀ ilé olúbisí. Ńlábú ọyá lọ. Èsúwọ̀ bẹ̀rẹ̀ ó gbé siri ọ̀kálẹ̀ ìjọsí. Ńlábú ọyá lọ. Òkété bẹ̀rẹ̀ ó gbé